0: tike shiani dolele kati amu eishona ba nene dolele eleno mishami ibe vieto euno devirwa etido ehwe amaton soba gome akpanto jita minister chi pono la mesenye ugbon diokoso ajato tumegbo mwakwe loti amashi de keche yenkeke gmanto devitio oji yo loko loti amaton soyi loti wi atonto mo one plo nene vio ayi konditi gogo we washi nene bo tano we yi agbe sokwe anomi agbe mle nene dolele gbo obiokoso ajato tumegbo mo one dra uho godu uho nko ken amoko mudo chime yi chikele nyoto ajawu mei dashi agbale lote enyi minister chikono na meseni ubo kodo kamichi
1: temi aritibwe igba nkilebe tindi njoba tugu ya ridi afo arile onya omo onubuwa irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunre bone irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efune na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bùlànbà nù nà mẹ́rin mọ́dé ní òṣùmẹ́rú yínú òṣùmẹ́fà yínú òṣùmẹ́jẹ yínú òṣùmẹ́dógún wọn ní ọ̀nà karùn bùlànbà abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àní nǹkan àlójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sàn ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí nàbẹ̀kọ́ bùlànbà abẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rin náà tó náà làǹbà yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tógú ẹ̀ ìjọba tógú àpè yín pò ní ká lójú fò sí síká gbọ́n ọmọ wọn lọ ń lè dòtó ibẹ̀ sánmọ́ ǹdí làǹbà búbù ká bùlànbà fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bùlànbà tán náà sùnú mú dọ́ ibẹ̀ àpè ní mùsíkẹ́ ẹ̀ǹpẹ̀yẹ kí alápá ọkọ̀ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pàtà yín pò ní ẹ̀kẹ́ chá etí pàtà yín pò sí kòtò ọkọ̀ wà ní kòtò wà ní ẹ̀kẹ́ dì kòtò yẹn pò nǹkan bẹ́ẹ̀ tí nìjọba ìyá rí di afọ arílẹ̀ òun abarapa ọ̀yàn ohun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.